0: ẹ yẹjọ rọ kúrò ní wọnà ètò àfọnúwé dí àdó wà nù kwẹntàn tó àfọnúwé gbé dọnà òkúnà tó dẹ ihò tó ẹmẹ ẹnà sọ sí ọwẹ jésù yìí kọ mẹmí ó dẹ tè díkẹ mi dọdà yìí kọ kúrò bó sọ bó dọdà yìí kọ tó dẹ ó sì ọ dẹ mí tán bẹẹ kò sì gbé mí tán mi ní ìpípalẹ bó ní ẹgbẹgbó lẹpọ jésù yìí kọ mẹmí ó dẹ tè òtọ mi tọ jùwẹ mi tọ mi dọnà yìí kọ tó bó sẹwẹ náà yà jẹ pọ àzáhìn wọn tó ń gbé tàn dí àná mi ipò òjò jẹdẹ mi sọ ti dọnà tó wà nùkan tó ṣe ń gá mi ọdọ kí a lọ yí pípa mi tán lẹtọ jésù yìí kọ mẹ mi zé sísẹ mi tó ń gbé tàn tó àlọ tó tọ ọrọ tán mi wo dẹdọ máa ní gàdù tọ tó yí gbé sísẹ jí díkẹ náà jọjọ ọmọ tó ní ìdìdókíyà tó gbẹsà mi tọ mẹ díkẹ wọn tó ní ìdìdókíyà tó gbẹsà mi tọ mẹ díkẹ mẹ́kọ̀kọ̀ ìnáwó akóló jó nkọ̀kọ̀ pó matindo tó lẹ̀ pó jó tó pó díkébo náà yé jọ̀mìọ̀nà tó ṣe bó ṣe tó ń bo wà jó tó tọ́ mi tán tó kúnà mẹ́ òkúnà mi ṣe tó àlọ́ tó mi lọ zẹ́ gbàlihòdè gbòǹfò mi ò mẹ́pọ́ náà tán fi pó tó àyájẹ́ pó kúnú pó àwa ní òótọ́ náà mi yẹn dako sí ọ̀dẹ̀ mi tán jésù ikọ̀ mẹ́ mi ò dẹ̀ tè níṣẹ́ mi dúró náà dọ̀dá mẹ́pọ̀ dọ́bọ̀ yín dọ̀ mi yọ jóná lẹ́ kàbí àjìgbẹ́lẹ̀ kò yéjì hàn nùkan jù ọ̀tọ̀ mi tè mi máa jó dọ̀ mẹ́dẹ́ ní kò àsí pẹ́ tó àgùn mẹ́dẹ́ mi ṣe tó náà nílẹ̀ pọ̀ jésù náà dọ́nà mi òhàn jù ọ̀tọ̀ mi tàn 232.
1: Blessed be the tithe that binds. Blessed be the tithe that binds.
0: Yiki krande sọ wá ẹnà àwùbúrọ̀ mi kan tó pọ̀ mi tán tó gbópọ̀ wẹ̀ bọ̀ mi náà mọ̀ mi dé.

jẹrun kan láti sẹ̀mí tán sẹ̀gbẹ́gbẹ́ tán mina ti tó jẹ́ kéréhúndé náà wo owó ìyá kọ́rítì náà ti tán tààtọ́ yìí tó dìdọ̀ pé dọ̀ o gàrìlọ́dé tí tò mí chẹ́chẹ́ gàrìlọ́dé nǹkan dìlé yìí dọ̀ ẹ má tí tò kò sí lè chẹ́chẹ́ dó omedé sán mímẹ́ yìí a sì òtú ẹ̀tọ̀ntọ̀ mí wúlẹ̀ sọ́tò kíkọ́lá bó máa kúkú búlà wúgbá náà yẹ nídé omi ẹ̀ wà ònúkè sán mí chẹ́chẹ́ mí náà yẹn nùgbónùgbó lẹ́yìn má tí tò mí dé tó àgbàsá mẹ́sì gbápò tí tò mí dé tó bí bọ́ mẹ́ yẹn kó dáwọ́ náà wọ̀ di yẹn tẹ́rẹ́ tí tò mí dé omi ẹ̀ wà ònúkè lọ tó yí jésù kristi òkú náà mí tọ̀ntọ̀ mẹ́ wẹ́nà mi pírídó pọ́ pọ́ bí gbọ́chẹ́ pọ́ pọ́ kúkúrún jésù kristi òkúnà mí tọ̀ntọ̀ pọ́ nàdójó omi ẹ̀mọ́tọ̀ ńkọ dẹ́rán sátani náà hù súdú àgbà sátàn náà yẹ nító wọ́n bí gbọ́gátó àzán jésù òkúnà tàn gbé awagun dídó mi tàn mayí dàgbégbá mi mayí ẹ̀dọ̀ òtán pẹ́bídé wẹ̀nà ẹ̀ olùfilẹ̀ pójì ẹnẹ otu mi pọlọ òtán kókó sẹ miyín mi yí nudó yín olùfín yọyọ nàdí lé mi yín madó tọ́nà dó ná jùwọ́ ìmìtàn kò yí nudá sàvọ́ ná mi ga yédọ̀ kristi ẹnẹ otu mi gbọ̀ mi níwà hùwọ́ ẹ lọ ẹ má yín kótó òtán kókó gbógbá kàfi kó òtán òkẹtàn kó kàfi kàfi kanyinyina tàn gbógbá ṣègbà kó akọ̀rà madó tọ́nà òmẹ wíwé kó nùgbó tàn kó yẹn wọn àwẹ rán mi tó episeli dé mẹ mọnà dódó gbẹhẹ ọgàlọtọlẹ ṣègbà gàjọ ẹ máa yẹ ọgàlọtọ àyẹhọtàn lẹẹpọ pátápátá gbá kẹnùkún kẹnù lẹ kàfi àlọsọnà mẹtọlẹ kàfi ẹ bó ṣí ọsẹ tọlẹ náà wẹnẹnu mi dó náà yí sán àyẹhọmẹ ṣègbà dìvíye yẹn wọn àwẹ rán mi ẹ mọnà dódó gbẹ ẹyẹ ọmẹ kèyẹ yíró mẹmẹ sínú dé yín ọgàlọtọ kàfi nùkún kẹnà kàfi bòṣí ọsẹ tọ kàfi nùtúrọtọ kàfi àhànúmúnáná kàfi àlọsọnà mẹtọ mi dùnú hẹ ọmẹ mọtò nkọ lálábúrò na ètẹwẹ yẹn ti dó nàdó wà kótó wẹdá náà yìí ọmẹ he tí tò gbónú lẹẹpọ mi ò lè mọnà dáhùẹ náà yìí tí tò xọmẹlẹ sọlẹ́jìwó yẹ̀wò ètò ẹ̀dá náà omi ètí tó gbónú lẹ́ẹ̀dó ẹ̀nà tó mi dé omi yìnyín kan lọ́sẹ̀ sàn mi dé chẹ́chẹ́ ta kíló pé òde tó mi mẹ́ kẹ́tì tó wẹ́ kó dé tó àwẹ̀ tọ́tọ̀gò ṣe ha bo yìí òfin òwẹ́ díẹ̀ tọ̀tọ̀ mo wà dòdó náà nùkan bó ma ní mẹ́wíwé lẹ̀ nùkan mi ma yún ẹ̀dọ̀ mẹ́wíwé lẹ̀wẹ́ náà dàgbẹ́ náà yìí hàn ẹ̀yìn yẹn náà bẹ́ẹ̀ni yín mi ma jẹ nàdó dàwẹ̀ òwẹ̀ kóhe wẹ̀ kú gánlẹ̀ mi ma yún ẹ̀dọ̀ mi wúlẹ̀wẹ̀ náà dàwẹ̀ náà gẹ́lẹ̀ lẹ̀ ẹ nẹ̀múnẹ̀mú wẹ̀ ònúkẹ́ yín ògbẹ̀rẹ̀ tàn ẹ̀yìn mi wúlẹ̀wẹ̀ wẹ̀nẹ̀nu ti tó nàdó dàwẹ̀ ònúkẹ́ yín ògbẹ̀rẹ̀ mẹ́tàn lẹ̀ bẹ́ omẹ́kẹ́ ma di yín mi wúlẹ̀nu ṣe yé tó àgùn mẹ́ dága nàdó dàwẹ̀ yẹn dọ̀ ẹ̀ nàdó hẹ̀n wọ́n yá hù mí mọ́wẹ́ ẹ̀yìn dọ̀ yìí máa sọ̀gá mọ̀ gbẹ́tọ́ nùyún ẹ̀tọ́ dé tò mí chẹ́chẹ́ gbá omẹ́kẹ́ ná tí sọ̀gá nàdó dàwẹ̀ tó mẹ́mẹ́ súnú ẹ̀tàn lẹ̀ chẹ́chẹ́ ti gbá mẹ́mẹ́ súnú tó ṣe kàn yí kó mẹ́mẹ́ súnú epo gbọ́dọ̀ ẹnẹ tó máa yí ó ṣe náà nùkàn lálá nùgúgú gbidigbidi déwẹ̀ ẹ̀yìn tó mi mẹ́dọ̀ mi ti dó òwẹ́ yíró lẹ́mídẹ́pọ̀ mẹ́dẹ́pọ̀ ẹtẹ́ òtún mi máa nà kúkú gbọ̀ yìí ò kúwẹ́ ẹtẹ́ òtún mi máa nà kúkú gbọ̀ yìí mẹ́bíbadù lálá mi wà nùjì àgọ̀bọ̀sọ́ bá òmẹ́dù gbọ́dọ̀ òmẹ́ mẹ́mẹ́ súnú mi tọ́lẹ̀ bẹ́ẹ̀ mi máa yún ẹ̀dọ̀ ma wà dòdó náà lẹ mọ̀nà dùgbò àkọọ́dù jìwọ́ yẹ̀wò ìtàn yìí kúrọ́ mi búrò gàlọ́ tọ́lẹ̀ kàfi bòṣí ọ̀sẹ̀ tọ́lẹ̀ kàfi àyọ̀dẹ̀ tọ́lẹ̀ kàfi yànnú jọ̀mẹ́lẹ̀ kàfi yéé náà yí sínú tó hàn yédé gbélé kàfi àjò tọ́lẹ̀ kàfi nùkún kẹ́nà lẹ̀ kàfi àhànúmúnáná lẹ̀ kàfi mẹ́fílẹ̀ tọ́lẹ̀
kavia lo srona metole de manadu gua horubu jiwo ya weton. Mwwe medele teto mime. Shigba yeko kromi, shigba yeko le miwe, shigba yeko suwe na mito. Oye jesu okuno tome, podo to bigbo jiwo ya we miton tome. Onule kowe jenami, shigba, onu popo manyi aletan. Onule kowe jenami, shigba, ye mana hemi. Wow, who won't know? They talk good about you and go on. I mean, don't be bassy talk. Hold on, let on this share.